Sagsena a róg. Brín in ekkile kilárne, in a hunta dúchis hén, fór se a bilir do hlú sa lechjaun, agus nírvar se, fór se bás im hán, bocht er a dugtí bahán fífris ar rúch na hán múri, hír ag nukt na grí. Agus nírf se ach sé mlíne nú seach mlíne stúcha dís, fár óg vian, agus nú riechantúr in méri ginse, ar rúchan achar sin, agus nú dúchíníin tú ar an grúten na dúling se, kunna sa bech, Da marach sé gydí ís chiat. Bhí sé tamla gála chasna, agus bhí sé páta chi gamúr án a rhaid gála chasna i gynnu flítna Franca. Agus dbé an tamaréal, Admiral Rodney, a bhí gannas ar an ocáidsin, agus dbé an búnka. Ní bhain son, da gáudar amaréal gála Franca, Admiral de Grasse. Da gáudar é sin in a frísúnach agus hugad le baile Sasna é mar an chaisian chuéile an coga, fé mar hálííon de chail sasna an coga, de bheith sin coga Verica, agus sin na hindícha hir a tridech an casan. Rodney's Glory tá an tárán an na gonaí. I has on mu samla beag a bháin na húrt dus na háitan an sa timpmpel in i míoch an rú. Captar go raibh scoige ar nó na grí agus náit eile as gur chuir sé an fógla sa gur dtíon sagad próiste. Nuair hain sé thar neis é dtíir i gead a ógat don bobl Gyrraif sech yn sgoel o gosgylt. Reverend Sir, ydych chi, please to publish at your holy mass that I will open the school at Nacnagri class. For it's there I'll teach them how to read and write the catechism I will explain with bookkeeping and mensuration, Euclid's elements and navigation, with trigonometry and sound gauging and English grammar with rhyme and reason. Agus a tagat ar ístas na hátana, nuair a chúla sé gair cailach an tahar na chúra o Haragáin. Dus krieg je aan tijdens dat. Nier wonen om een tour dan jemig, de Shore River. Aan de alu is een groenig, grijzig, een eels en vrieds en inchen eerder. Is gauw aan bigge, dan leening is ook daar een tro. Wel tegen het zondags naar heinte, een groenig nielsegum, kabel een aanschen, een groenig. Ta aardje dat ook zo'n groenig, ik moet hem klaar, ach niet hond mee een aan. Ach niet klaar, nou wil hij bij de glasje bijgeweren. Een eel, a bhí féil, man is an féile, an bhríd in eici linn an sá, agus an inchin, rhain isteach san áin bhúr, beidir le bhíle an áit na bhil mír an ucht. Is gawn an bíge, e maile chistán na róstig. Tá sin rád bíag ar áfé an meal idis, mar tá alachid in sa bíal idis mar iolair an rú. Bhí anna bhásig na dín ar agus ní léan áir ar na scéalta a bhí an mar iolair an rú. Bhí an scéalta an anna bhe greif sen na spalpín, hir a gíri a bhar mís na stáilim a bhí se, a tlíf ríach dar nó a bhalíach a seo da bhalúcha na scó. Agus bhí an spalpín sa anna hónt, ag fíl an gobar lás a gort an lása, agus dórt an spalpín a léle hón, gara bhanna gus clón, da gara gara bhalíach, ach gara bhalíach, pós a ríist, da bhiatach sé Dan ook als er een zagert, als je dat toch testen meert, hoeig, zal er wel eens een zagert. Daar leidt het niet eens te komen, als on schreeuwt ze testen meert dit. Als de schreeuw, als het hoogste, als wie een spelpijnere, ander haast heeft hij gemaakt, als een wezenpapier, die een zagert kan geboosig zijn. Als je hier nog een schreeuw aan roe, dan nou niet de vleer naar schreeuw, ik naar elle. Deer me den nog ook niet een erbel, ta ben elige is het maher schesherie. Ach, sean ie derim nif, da waiach sean tedil chige, gyrraiach sean eg etalig fe gen dyn elica. Ni gael am rhaid nôr hwg sean orsyn dyn sagart, gyr sbân yn sagart yn dorys do gytabig. Do, o nhw agos ber tagart. Tra'n sgeil awn gref o'n y siŵl yn bohr la, agos un o'ch hynny ar mohr fi ber tagart. Sagart og, agos sagart narif og. Agos fi teisht Na heirio me ar o'n rŵ agos gyrra ffragr y gath cesti. Ege, agos dwrt yn sagat o'n beg pys y sbort o'n sy'n eich gyd o'n eich o'n rŵ. Mae'r cyrrig mis eich cestiad na beg ffragr ege i ti. Bol yn dweud, fe pŵr ymach sy'n sian o'ch agot, nŵ is tŵsaf eich hys leis yn rhan sa. Anyway, fi ffiech dŵf eich stig yng ngort yn graag a ail agos Chwyg yn sagat o'r gyda o'n ac ysdy fannig sy'n rhaid o'r sy'n ffart o'r sy'n gwyl gach o'r sy'n gyr. Un ysdym, ca hyn a chwgi caint gyda o'n fyrt o'r. Co hyn i fe caint i gysyn. Ac sy'n hyn ffragr o'r o'n er. Nor o'r chwgi yn mil môr ar y mwyn. Nor o'r chwgi yn reink gysdi'r mis. Nor o'r chaelig yn sagat o'n taint. Sy'n chwgi yn chaint.
Don't you